0: Jesu to se mi lori o se mi dada so pe Jesu mo ma dupe temi mo dupe o ogo ni fun o Jesu oba mi onipekun ewa onipekun ogo o se o Olorun orun eni to de aye atorun ada ope pada fun o ogo ni fun o Jesu inu mi a si dun sese gbogbo igba to ba bo si ojo Saturday bi eleyi kini di tinu mi ma fi dun mo ma ronu weyin ma ronu lo seyin ma wa wo lati jo Monday okan ojo kan ise agbara ti Olorun ti danwo ninu aye awon eyan igba mi nbe ti ma fe wa su ti pa kun mu mi lowo dani mi so le dupe lowo Olorun ko yin ni o le jawon eyan fi ohun dupe abe mo pe ona merin le yan gba te yan fi so pe alakoko o le fenu re dupe to mo fenu so elekeji o le mo fi jo re dupe tinu yo mo dun sese elekeeta o le fi owo re dupe lowo baba mi ologun ajobo elekerin o le lo testimony lati fi dupe so gbogbo igba to ba si gbe ope soke isunkun ile asi ma jade fun o so gbogbo eyin omo Olorun ki n to bere si pe ikan ojo kan ope ni ogbon ti mo fe dasi ko si bi n gbagbadua fun yin feedback ni testimony mo je ma si tun fi number mi sita fun gbogbo eyin te fe ni testimony maje mu ati edidi to ba ijo irin oni pe oluwa so fun mi ninu ise iranse pe tin ba ti bere si sise iyanu ninu aye awon eniyan re so fun won o ki won ma dupe ki won ma so testimony e to ba ko ti o so testimony e to won Olorun se fun oni baje sugbon ko ni ri mi gba eyin omo Olorun mo mo po fe gba si ile ti kun lori sirisi ikojo kan eri but a mo biyanju ati gbe na ni e ki gbe ni baba mo dupe fun gbogbo to nse ninu aye mi ati tawon mo even to ba ti ri yanu dupe ti e ogo ni fun o Jesu Jesu oluwa wa edide mami edide daddy eyin wo le mo mo fe ojo ayo o gbagbo pe ninu irin ajo aye mo re ojo ayo kunu e awon kan ojo ibi ni won mo ri mo so kankan jo ni ojo ayo mi poju ojo ibanuje mi ninu irin ajo aye mo gbadun Olorun tori pe mo tete damo boya n loje koju ayo mi o po iwo omode tete da Jesu mo daddy ati mami e tete gba bayi ko le bere si fun yin ni ojo ayo edide oni ni Saturday pupo eyan ni mo se nawo lojo Saturday inawo to ri ti won seun gbogbo opolopo idajo ojo ti won da ojo idajo awon nkan to da ti won kojo oni won celebrate e loni enawo eyin te ba gbagbo pe ko lo le yin wa sile lodun iwo to ba gbagbo pe ile anuki isu o se wedding e iwo to ba gbagbo ko si pada se freedom o se graduation gbogbo eyin te ba mo pe won pada bo ya cash mimo iwo to gbagbo po pada ri owo yen dide wa kaise today is 26 kaise me fasi waju wa wa kigbe Olorun ayo gba ojo ayo mi jade gbe iyo re dani bo se nse yen Olorun ayo bi mo se gbe iyo mi dani gba ojo ayo mi jade in the name of Jesus Christ gbe iyo yen dani ko wa ni Olorun mi mo bebe je ki ojo ayo mi ko de mo ti ba won yo o Olorun okan mi ranti ojo ta o yo fe mi na o egan yi ma po oju de nti mi aye aye wa munu mi dun ki rojo eye ki won ke mi na laye mi u orire mama yi bi ese mefa si waju pada pelu majemu Olorun iwa tomo aye o ki yin ku orire in the name of Jesus Christ. Esa ni ana mama boyo sese ngbo mi ni mo ni ki awon eyan gbe iyo won si ita ni bi tiri o ti sesi mo nka ese bibeli si lowo oni ni ma pari e nigba to ba dola iyo ati holy communion combine mo so communion kan be te lo ni on the one o nbo wa gba on the one bo si ojo Thursday ni gbogbo bi e ba tin gbo mi osu tan adagbere fosu ipo digba o se e wa gbo gbogbo le ti ba nlanfani ati gbo mi iyo yi e tun gbe sita tiri opa majumo ojo Monday o ni sile o ode bo ba se pe nu nylon na lo wa bo ba se po sese ngbo mi for the first time bu yo die bu sinu awo koto wa gbe to ba ti dale tin ba ti pari nisin gbe pade mi lori Facebook awon tin gbe wa mo tin ka bibeli si ah oni ye ti mo ti kasi ati wo bi 20 30 something 60 pere won ni kin kasi ma wa so aso tele si e wa lo gbe sita sibi ti yo ti se si bi olodun ba fu wa ni agbara ni gbogbo sonal church lola ati ni gbogbo wema ni wema e gbe dani bi ogo se nje ti olodun mo gba olodun gbo pe didun lo so so ma ka nkan yoku si e ba bere si lu aba mu nkan mi se ni osu October una kapahala zedu omeka ayadesha eyin omo olodun iroyin ayore ajade bi o ba yi o ma tuntun so eyin are eko e gba woli ode kunle e pafras la leju lai pe on the one yo wa bo si osan gangan wakati meji pere ni mi o se ru eri o on the one ojo yo bo si ojo Thursday mo nbo engineer e ja mo pe awon oniroyin ayo ta lo gbagbo pe oyin ayo nbo wa bi kan fi dile na mo nbo
1: baba mi e karo omo ojo yin lori afefe ni lati ilu Ilorin oruko mi ni Olaitan mo dupe lowo Olorun ori oke ko Fortline Mission Olorun yen dara si mo dara si le mi baba mi emi na le ri o odun 2024 ni mo tele yin nipasẹ egbon mi to introduce mi si program yin nigba yen oko mi won si ara di won se travel ni gbogbo owo to de se ku si mi lowo nigba yen was 12,000 naira ṣùgbọ́n mo kéèpì ọlọ́run ọdẹkùnlé ìbáfra ìrànlọ́wọ́ dìde fún mi mo ń ṣe pos mo dé ń ta attachment àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù mi sọ mi ní wàá bẹ́ẹ̀ báwọn yẹn ṣe wá nìyẹn mo bá ní àwọn fẹ́ fowó báyìí sí mi lọ́wọ́ owó yẹn ni mo wá fi run business ìgbà tó di bíi march 2025 mo ṣẹ̀ tó wá béèrè owó yẹn ìgbà yẹn mo ti ní àní tó mo ti ní àní ṣẹ́ kù gbogbo iṣẹ́ tọkọ mi ṣe ní gbẹ̀tàn travel lọ ní báyẹn náà wọn fún wọn ní owó wọn nítorí pé wọn tí ní work permit dáadáa ní ìgbà yẹn wọn dẹ̀ promise pé tán bá ti gba àwọn máa fún wọn lọ wọn bá gba work permit wọn ní àwọn ti close the account for that year which is 2025 bàbá mi bẹ́ẹ̀ ṣe ṣe program ní april nìyẹn tẹ́lẹ̀ ká fi ọlọ́run bí ọlọ́run mo sunkún lọ́jọ́ yẹn mo képe ọlọ́run fún ìyàlẹ́nu mi bàbá mi ọlọ́run náà gbowó ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta àrò pé wọ́n lè san tó owó yẹn gan wọ́n tó wá san times two owó yẹn ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó yẹ pé ibi tí mo gbé ó jìnnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní orí program ní ìgbà yẹn pé advice ni mo ṣe dọ́kẹ́ bá tún lọ́rọ̀ pé ká lọ ralẹ̀ wọ́n pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ̀ mi wọn ti stable dáadáa ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹ kí máa fi ran business díẹ̀ dẹ́kun kìíní ẹ ṣáà sọ pé a ní wàhálà lẹ̀ wàá dàbúlẹ̀ sówó ó bá di february manner jẹ́ ti ẹ̀ méjì inquiry rẹ̀ tó sí ibi tí ṣọ́ọ̀pù mi wà mo bá béèrè mo bá sọ ìyẹn fún mi bàbá mi mo wọ́n pé mo fẹ́ rí àdúró owó tó tó báyìí mo bá kàkúlẹ̀sì owó tó wà lọ́rùn tí mo fi ń ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kù díẹ̀ tí màá fi ṣe business torí pos tí mo ṣe nífẹ̀ẹ́ kí lóòsì kọ́sítọ́mà bàbá mi mo mọ̀ ra lẹ̀ mo bá tún ra lẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ò tó kó ìwé fún mi tó tó jẹ́ scanner mo ṣáà ń sunkún lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní ká má gẹ̀kẹ́ rojọ́ pé torí ẹni ẹjọ́ rò nípa ilẹ̀ tẹ́yìn náírà pé wọ́n fún yín tó iye tí wọ́n fún yín mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ìpè yìí because ní gbogbo ìgbà tí mo bá ti ń náwó ọ̀nà two things kọjá tí mo ń ronú tí má ti ṣe platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ yẹn kẹ́ tó wá sọ ní program mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá ń gbàdúrà bàbá tó ṣe pé ní kò sẹ́ni tí ò mọ̀ kò jìnnà sí ṣọ́ọ̀pù mi náà èmi náà mọ ẹnìyẹn bọ̀ mi mọ̀ pé owó ẹnìyẹn ni fún ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ilé ọ̀sìn bá náà ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run náà gbowó mi jáde àwọn tó gbọ́ sí gan ni mọ́mí lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yìí mo bá lọ síbòmí mo bá lọ ra ilẹ̀ ló bá kú owó tí a máa fi ṣe kì í ṣe pé àmílé owó jìnnà síbi tí mo ti ń tajà bá ní ọlọ́run ọdẹkùnlé ṣàánú fún mi mi ì tẹ̀ wulẹ̀ fọkàn sí mọ́ mo ṣàwá sí arúgbó ọjọ́ ní february yẹn gbà tó di july mi e gbe se nkan lati na yen o se di jura bada ye se lo bi re ton ta block bai pe ah kini with the little to wa lowo wa a le se a need to ni ibare baba mi inu ile ye won ni mo ati mo se ba yin soro laaro yi bo lohun se se onara ona ijanu ni ironlowo sa n dide fun mi ni bi ti mi ti e ni oro mo ti le ran lowo olorun ma dide ran lowo mo mo ti pari re baba mi kuda Gerard gan la tun lo olorun dara si mi o dara si mi mo dara si se oko mi mo dupe lowo yin o pe yin o ni deku e ba mi ki mama

0: mo ba mama yi o o ni Gerard la tun fi kan bo gbe yin te n gba olohun gbo fun ile kiko dide mi me mo na sa para da ye de li ebodosha lati seju ilo mo so tele si aye re pe olohun yo ko ile fun o e wo lati ile pe ibere pepe tani oni ki wu ya yo mo gbo program nisi engineer next pepe yos yo pomo ni sunday ni first and second service lola ago meje ni sin alakoko bere gbogbo awon odo lati 13 titi wo 30 e break holy communion ma fun yin meji meji e lo kan pelu yo yin ninu ose ta fe mu yi be ni sin elekeje o bere ni 9:30 lagbare ni to ni aye atohun eje n gbo die si engineer
1: baba mi o o ti leri o ruko lowo olorun mo je omo ijo comfort life baba mi ruko mi ni omo lola bosedi je omo mo je omo ilu ibadan weri a agbowo ri mi lo bayi pe ngba ti mo dara po mo ijo lati ba lockdown mo ti dara po mo ijo sugbo beta lokan mo se ngba yen sugbo ngba to ya fura mi lo lati mo ri mo wa duro lori eyo kan mo tera mo gbogbo nkan temi ka se ni mo se gbàtọ́ tó gbé tẹni ká máa san rẹ má jẹ̀mú tàwọn ọmọ mo kó tàwọn ọmọ mọ nítorí gbogbo mi wọnú ìjọ ó pọ̀ gan ni lágbà tọkọ mi ti kú mo ti ń ja ogun gbogbo nǹkan dúró sí i dúró táwọn ọmọ mi wọn ti jáde wọn ti lọ sí wọn ti parí ilé ẹ̀kọ́ wọn ṣùgbọ́n kò síṣẹ́ ètò oníṣẹ́ lọ́wọ́ àwùjọ ara wọn ọkọ wọn gbogbo ẹ̀kọ́ dúró ni wọn sun ọkọ náà iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ ọdún kẹta tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ọmọ mi tó dàgbà lélẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹra mádùúrà yìí mo ń gbà lọ́sàn-án lóru mo kàn tẹ́ bá ní ká ṣe ni mo ń ṣe tẹsímọ́nì mi mo kàn rí ọmọkọ ọmọ mi ní òun fẹ́ ṣe traveling lásìkò sí nìyẹn ìgbà tó ṣe process in canada ó ṣe ti uk ṣe ti us kò kọ́ bọ́ sí ẹ bá sọ lọ́jọ́ kan pé tẹ bá ṣe ti uk tẹyọ tẹ ẹ ṣe country mi bó ṣe ní òun rí another country nìyẹn òun à ṣe bó ṣe ṣe nìyẹn ìgbà tó tún sọmi ta application bá ní orúkọ certificate ẹ kò jọra àwọn tnd pẹlú ti bsc ìtọ̀tọ̀ ni tó ti ṣe ṣùgbọ́n lórúkọ yẹn yàtọ̀ díẹdíẹ bóyá yá kọ orúkọ yẹn wá lọ́ba kọ pé wọ́n máa gbà padà bóyá kọ orúkọ yẹn wá báyìí mo wà ń bàdàn lọ́jọ́ náà mo ṣe mú ikọ̀ mílíọ̀n òróró àti omi gbà papọ̀.
0: Nice engineer kini ya ilohun papọ̀ mọ̀mọ́ so ti sùn ọ̀làlẹ́ gbolí communion mi ara àwọn nǹkan tá à ń pàápọ̀ rè pẹ̀lú iyọ̀ eléyìí holy communion àti iyọ̀ nìkan ní tọ̀láì lágbára ẹni tó láyé àtọ̀ yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ bá lómi 77 sọ ọmọ mi rẹ̀ lò àwọn àṣírí ni wọ́n fi hàn yìí inú testimony ni testimony ti máa jáde bó o bá gbọ́ tẹnìkan ìwọ náà fi mọ bó o ṣe ṣe tiẹ̀ náà ẹ jẹ́ máa gbọ́ bọ̀ engineer.
1: Mo ṣe mú holy communion òróró àti omi gba papọ̀ gba púpọ̀ mo bá ní orúkọ yẹn mo bá kọ́ ìrìn ní mo kọ́ jáde nínú kínní mo bá kó sínú omi gba dìpa mo ní yakó lọ sọ mí sí mo yẹ pẹ̀lú ẹ̀pẹ́ mọ́nì wọ́n ti gba application wo mo ló lọ wá ṣe bá àṣekò sí nìyẹn ọlọ́run máa ṣe bàbá mi ó mà ti lọ ọmọ yẹn mà ti lọ sí brazil láti 3 months ago ẹlẹ́ ohun tó pa mọ́ tó wá jẹ́ ni pé ẹni tó ti da ó ti da àgbà díẹ̀ nítorí ti lọ lórí ẹ̀wọ̀n lè gbà ní báǹkì mọ́ ó tún wá sẹ́ẹ̀lì cv síbí ọ̀nà mẹ́ta pé báyọ̀ tiẹ̀ lè gbà wọn ó gbà ní iléeṣẹ́ mẹ́gbà níbi bí wọ́n ṣe pè níbi iṣẹ́ kan nìyẹn pé kó wá rí zone bí tó ti wá dá dúró branch bòmíì lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ń bẹ̀ orúkọ iléeṣẹ́ náà mo forúkọ bò láti tó ti dá dúró branch bòmíì lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ń bẹ̀ bó ṣe pè ń pé mọ́mì ó mà ti ṣẹ̀ mo ní mo náà ṣe lele ó ṣàlọ̀ rí zone pẹ̀lú owó tó ṣe lọ́wọ́ tó tówó ó bá lọ rí zone oṣù ọjọ́ kejì báyìí kí wọ́n pè fún iṣẹ́ ni visa àbí tó ń lọ jáde láwọn yíyọ nínú wa ń dùn náà ṣàbà mi ṣe o ó ṣàti lọ sí ibi tó wà báyìí ó ṣàṣìṣe oṣù kan bẹ̀ ibẹ̀ wọn tún wá ní kó mú ẹni tó tún súnmọ́ wá tó mọ̀ kò gbúdù níṣẹ́ yìí tó náà nílò iṣẹ́ ó ṣàfihàn ọ̀rẹ́ rẹ̀ ló fi dípò bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ti wà lọ́run báyìí kọ́nà bá mi pè ṣiṣẹ́ gidi fún ọ ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ̀ ọmọ mi lásán mi òun náà ibiṣẹ́ tó wà nígbà tá ní ká ṣomi ọlọ́dọ́ mẹ́wàá yẹn ọ̀dọ́ ẹni mo wà mo ti mọ́ lo holiday mi lẹ́kọ̀ọ́ mo mẹ́wàá yẹn ó ku àṣẹ mẹ́jọ ńbẹ̀ ni off ni mo gbẹ̀dẹ̀ lọ resume sí iṣẹ́ mo wá ṣẹ́ omi ẹ lórí lọ mo wá bèrè fún un pé kó tó bá ti tásìkò máa pè mo tásìkò bó ṣe lò nìyẹn o níbi iṣẹ́ wọn tó ti ń ṣiṣẹ́ mẹ́bàá nominate yẹn márùn-ún pé wọ́n fẹ́ fún un ní wọ́n fẹ́ mú ọ̀kan bẹ̀ ọmọ mi ni wọ́n mú o bí wọ́n ṣe mú báyìí ló bá pè mí níṣẹ́ orí ọlọ́run báyìí ọlọ́run òjijì òun ló ṣiṣẹ́ eléyìí o ó ní mọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ó ní mo gbà bẹ́ẹ̀ ó ládùúrà yín gbà adura yin te npa ninu olorun ojiji o gba ko keji mo ba tun pe ni bi ise mi to ti so o ti so mi se le lati bi odun marun je se pe ni yen le ba tun ko wa rizo ah pelu ola pelu origin kan ajo mo lo ile gbogbo e a de tin se process ni ta travel ti e na ti UK o awon mo ta se se nbe ore wa di me ore wa di meji meji asa ko mo sa lo da omo to sele ma lo si ta se se pe yen o mo kan ta se lo na mo ti ko lo ojiji yen ju e o ba lo si o wa sadu si bi ti o tin sise ibi to wa tele tele ile ise to wa tele tele bo se wa bo wa nbe ni igba to sa di last 3 weeks mo fi sa tele ba jade baba mi o mo mi so wa ni UK ni atojo Wednesday ba yo mo dupe lodo olorun olorun jiji gbadura mi o ase mi ti ko loju kan na o ada nje amu wa alade tu wa gan ti mo wonu ti mo bere ti mo wonu jelo olorun jiji ara tu awon mo mi sugbon olorun ti wa se ba yi o mo ni ti ko loju aye mi ti ko loju kan na o emi na ti di iya ta mo re ti wa ni lo igbo bayi o e ba mi gbe ri mi o e ba mi gbe ri mi o e ba mi gbe ri mi o baba mi ese o ise wa se yo ni doko comfort life ni baje ko ni daru o ti o si ni oja agbaye fun o je ti si oja agbaye ko ni baje mo o ti ngoke ko ni jabo mo baba mi wa ni sise eni tu eni eni tu de wodi eni jago rogo eni fomo sise wa se baye wa gugu awon ta wa inu ijo se ndo si waju ijo na o ma ndo si waju aye mama wa na o ma ndo si waju aye omo ni na o ma ndo si waju oruko jesu e ko wa dejobo orun o ese mo dupe o ese o

yourself. But wise men never fall in love.